0: kọ́rẹ́ fẹ́ẹ́ fún ni ọjọ́ tí ò ní ti àtúnrí nínú ayọ̀ àti àlàáfíà ti ṣe ọjọ́rú ojúmọ́ kẹrìndínlẹ́ni ogún oṣù kúdù ọdún ẹgbẹ̀rún lé mẹ́rìndínlọ́gbọ̀n láti lè ṣe rédíò fàtìtì tí a bá ti rojú àwọn tẹ̀lé pé aago mẹ́ta ọ̀sán ti wẹ̀ ṣẹ́jú bíi mẹ́rìnlá akin lẹ́ẹ̀kan tí kúkúrò àti ọ̀sán yìí àwọn aṣòfin ilẹ̀ bẹ́nẹ̀ jẹ́ wọn ti kópa ti mẹ́ nínú ilé gómìnà èyí ti nínú àfin àwọn gómìnà nílùú àjàṣe lọ́hùn-ún fún ìpàdé pàtàkì kan bẹ́ẹ̀ni ó sọ pé ajẹ́lẹ̀ ló paraku fún àwọn tó jẹ́ pé wọn kìí fi nǹkan pè nípa ti àṣíborí obìnrin pé ní ọjọ́ tí ò ní kódà àwọn ìbáwí tí ó yẹ sí irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ yóò máa wáyé báyìí báwo ni àwọn ọmọ ìlú wọn ṣe rí sí pàkàtì fún àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn tí wọ́n ń kọ́ ìmọ̀ yẹn ní ọkọ̀ wíwà àwọn wọ̀nyí wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n nípa rẹ̀ báyìí lẹ́yìn ìrìnàsọ fún wa pé aláṣẹ alákòóso ìjọba ìlú àti mójútó ètò ààbò àti abẹ́lé ó ti rin ìrìn àjò ní ọjọ́ ti àná ìlú kandi àtàparakú ǹjẹ́ ẹni ọwọ́ jírú wọn ṣiṣẹ́ ǹjẹ́ òun náà ni ẹni tí ó ṣe ètò yìí gbogbo tí ó wáyé àwọn máa sọ fún ẹlẹ́kùnrin wọn ní kúkúrò àti ọ̀sán yìí ẹ máa gbọ́. adúpẹ́ fún ìfún orí ọ̀fẹ́ tí a ní láti gbọ́ ìròyìn wa láti lè ṣe rí fúlàtì ní ìparakú ní ẹgbẹ́ báyìí kí wọ́n sọ fún yín mo ní ìpàdé pàtàkì kan wáyé ní ìlú paraku eléyìí láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì nípa ohun tó ṣe ètò ẹ̀kọ́ pẹ̀lú iléeṣẹ́ alákóso ìjọba ilẹ̀ àti mójútó ètò ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ àwọn aláfun tí a nápẹ́ ní cooperation six gómìnà ìpínlẹ̀ Bọ̀gùn àpapọ̀ òye ọjọ́ kan lára ìyẹn tó pé wọ́n ní ìpè nínú ìpàdé yìí mo sọ fún yín pé ètò náà láti fi ìlànà sílẹ̀ nípa ti àwọn ọmọ nìyẹn ìyẹn ẹni tí ó jẹ́ alákòóso olùdarí ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ wa ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ ìṣàkọ́bọ̀ tó dúró náà tí ó gba ọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ ó ṣe àlàyé láti kí gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń kópa nínú ìpàdé yìí tí ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì láti fi ìlànà kan kalẹ̀ fún ìmúdára ohun tó ṣe ètò ẹ̀kọ́ pàtàkì ní ilẹ̀ bẹ́nẹ̀ pẹ̀lú ní ìpínlẹ̀ Bọ̀gùn pàtàkì eléyìí ó lè jẹ́ pé ọ̀pọ̀ ni àwọn ìbéèrè tí ó lè ìkàlẹ́ yìí lè mú jáde tó yẹ pé báwo ni a ṣe lè ṣètò pé a ò fi mú ètò náà a gbé lárugẹ bẹ́ẹ̀ ni ohun tó jẹ́ aṣojú àjọ àwọn tí a nápẹ́ ní cooperation six àwọn pàápàá ní tirẹ̀ kódà ó ṣe àlàyé pàtàkì láti sọ pé àwọn ọmọ ní ọjọ́ tí ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tó yẹ pé ní ojoojúmọ́ ni a rí pé lórí àwọn tí wọ́n ṣe olùdánilẹ́kọ̀ọ́ nípa nǹkan wọ̀nyí a ní láti máa ṣe àgbéyẹ̀wò gẹ́gẹ́ bí iṣẹ́ tí a gbọ́dọ̀ ṣe èyí tí ó lè jẹ́ kí àwọn ọmọ wọ̀nyí kí wọ́n ní ìmọ̀ tí ó pé nípa ti ètò ẹ̀kọ́ ní tirẹ̀ alákòóso ìjọba ilẹ̀ wa tí mo tó ètò ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ aramanata ó ṣe àlàyé láti pe gbogbo àwọn olùkópa kí ẹnì kọ̀ọ̀kan ohun tó jẹ́ iṣẹ́ tí wọ́n ní láti ṣe pàtàkì ní ìpínlẹ̀ Borgo tó jẹ́ pé ètò ẹ̀kọ́ náà kéré jẹun tó jẹ́ pé ó mú ìgbésókè wá fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ wọ̀nyí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n ṣe àlàyé iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe ó jẹ́ nǹkan tó jẹ́ pé gẹ́gẹ́ bí ibi tí ó kù ká tó yẹ kí wọ́n ṣe ìjíròrò nípa rẹ̀ láti mú kí ètò náà kí ó wáyé ní ọ̀nà tí ó yẹ nípa yìí jẹ́ ó dúpẹ́ lọ́wọ́ àwọn tó yẹ pé wọ́n ṣe àtìlẹyìn fún ilé ẹ̀ka iléeṣẹ́ alákòóso tí mo tó ètò àkọ́bẹ̀rẹ̀ nítorí pé ètò yìí mo sọ fún yín pé ojú nǹkan tí ó ṣe pàtàkì láti lè fi ṣe àtìlẹyìn fún ètò kan ètí anápè ní programme paife ní àwọn ọ̀rọ̀ tó ti ẹnu armanata tí ó jẹ́ alákòóso ìjọba ìlú àti mójútó ètò ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ ti lẹ́bẹ̀ẹ́nẹ̀ tí wọ́n ń ṣe ìpàdé láti ọjọ́ ti àná nílùú paraku mẹ́gàn tó sọ fún pé àwọn oníròyìn bíi mẹ́ẹ̀ẹ́dógún ni a ti yàn sọ́tọ̀ láti jẹ́ kí wọ́n wá fún ìjíròrò pàtàkì eléyìí láti sọ̀rọ̀ nípa àwọn tí í ṣe ìwà tí kò bójúmọ́ tí ń wáyé nínú àwọn iléeṣẹ́ ìjọba báyìí ìwà àbẹ̀tẹ́lẹ̀ nìyẹn tí a nàpẹ́ ní corruption ǹjẹ́ mo sọ fún yín pé ẹgbẹ́ àfẹnudí tí a nàpẹ́ ní ó ń ṣe sọ́sọ́ ìwà sí ni ẹni tí ó jẹ́ olùlọ́wọ́ sínú ìkópa ètò yìí ẹni tí ó jẹ́ alága ẹgbẹ́ èyí tí ń ṣe sọ́sọ́ ìwà tí ń tirẹ̀ kódà ní ọjọ́ tí ò ní ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn oníròyìn mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n ṣe oríire nítorí pé a rí i pé nígbà tí wọ́n gbé ìwé jáde fún àwọn tí wọ́n ní láti kópa pa nkan pe won sise lati je ki won boju wo awon to pe bi iwe ti won se gbe ti won gbejo ise ti won se yi awon mo yi nje won tori toto gere bi oniroyin ti a le fi gbe si ka fun ni idaleko lati je ki awon ki ma se iwadi ti o peye awon iwadi lati so pe gbogbo awon iwa abetele ti o tuku ti o n pele ke si ke eleyi awon yi ise ti lati gbe igbese ki wo nkan won yi ki o le kase nile nje o si dupe fun ise e ti won se laje ki gbogbo nkan won yi ke o wa si imuse bege ni eni ti o je alakoso pataki nipa ti eto na papa nti re o dupe fun awon won yi laje ki won foju si ise na pataki ile ise ti mo to eto iwa abetele ti o se olurọpo re onikora inu dun lo je lati so pe nipa ni oruko enjo je alaga ile ise yi awon fe lati pe gbogbo awon iroyin ki won fi okan sinu ipade pataki ti won yi lati mo ona ti won gbe igba nigba ti won gbe iwe lati ko iwe abi ti won fe te iwe abi won fe soro nipa irufe awon kan ba won ni ona wo ni a le gbe igba to je pe ki won le fi se atileyin nitori pe ijoba ni ti re ni pe lati gbe igbese pe irufe awon iwa ti ko bojumo iwa betele yi ko le kase nle ni ile Benin ohun ka ti won gbero gege bi oro ti arigbo bege mo so fun pe alakoso ijoba ile wa Jibril Mosisi ti mo to eto abele kora o ti gbe opa ase re lati bi ojo melo kan ati o nka akiri gbogbo ile Benin eleyi lati lo ni ninu ago awon olopa ati awon ologun ohun to se eto abele afun pe opo ni ise ti won se bawo ni a se le se pataki fun idabubo awon omo ilu bawo se se to pe alaafia yo fi je ti awon omo ilu o kan pe ise pataki ti won lati se ni je ni ilu Kandi ati ni ilu Paraku ni ojo ti ana koda pelu awon oga loka awon ti won boyi to eto abo ilu o ti soro gege bi awon oyi won mu edun kan won gbe kai waju alakoso ohun ti won bere won la ni pe o n sise na sugbon ko iti si iranlowo ati leyin to pe o le je ki okan won ki o le sise ise na be ni awon osise oku ka to fun awon ise ti won gbe fun awon won si wa soro nipa owo e to je pe o je owo kan ti won toro ki ijoba ki o boju wo oro yi lati fun won ni okan ba nigba ti won fe sise won mo pe n toto awon sise fun orilede afi arawaji nje o ye ki ijoba na ki o se ojuse re ninu re nje Jibril Mosisi ti o je lakoso ti mo to eto abele fo sa ipe gẹ bi gbogbo nti o je awon isiruko si okan ti o se okun fun ojo ti ni ohun ti mura la je ki ni gbogbo awon oro ti won gbe jade awojoko ti a o jiro ni pare e ti o se pataki to pe yo fi mu afani wa fun gbogbo awon yi won se ise na bi o sto ati bi o ti ni awon oro to ti enu re jade be gani ki a so fun pe ni ilu Paraku nje a ri pe ajele titun nje Zulkifli Zakari ti o je ajele ilu Paraku ni akoko e koda o ti gbe igbese pataki lati je ki awon iwa to je pe iwa ke ta ti mansaba woye ni ilu Paraku una ni pe lati igba pe wa ni ati nsoro si awon kan woyi nipa wiwo asibori eti adami kaska to je pe lati gbogbo awon ikede gbogbo awon igbese awon olopa ko si okan ti o mu awon mo ilu mira to je pe lati bi je pare pare nge lori eyi ni ari pe awon ti won je awon mo ti won ko se ninu le se bi yi won ti kaakiri lati se iwadi lodo awon omo ilu balu won se ri igbese eti ajele titun ile ilu Paraku won gbe koko laari won koda won ni ero re ni akoko je nkan to da nje ofin ti ase ti o pa gbe jade yi o je nkan ti o se pataki o ye ki eni kokan ni bi ti agbe wa tori pe won ye ki adabubu ara wa nigba ti a ba mu asiburu sori wa fun anfani ati alaafia nje ki eni kokan ki o je nkan ti a ma lo ni ojojumo be ni en ti se ale teteku teteku ati o je okan laarin awon ti won je oluko nipa eto oko wiwa eti ale pe ni monitor de call ni tire o ni koda o je nkan ti a lati kan sara si nitori pe opo ni awon omo ilu ni ojo ti o je pe won ki fe lati fi asiburu ki won de sori o si je nkan ti ko dara fun irufe nkan bawo ni o ni gbogbo awon kan a ri pe nigbati a ba fi asiburi sori ki se lo pa nitori awon olopa sugbon fun abo ti wa na ni nitori pe nigbati a ba nlo bi nkan ba sele to je pe a ba ni asiburi ari pe andabo ara nipati awon ti o le mu o le se kupo eyan ni kiakia eleyi a ri pe idile na ni angba sile nje ni akoko yi o ye ki eni kokan gege bi igbese ti ajele gbe ki atele ilana na eleyi o je anfani ati ayo fun eni kọkan nipa re o ri pe gbogbo awon iku ojiji nipa pe a o fi ase bori sori abi ka ma se to pe o ma fa isoro won yi gbogbo re yo se kini yo dikun je oluwa ko nje ki ase ko nge buburu baye be ke mo so fun pe awon asofin won ti nbe ninu ipade igba pe lati ojo ti eni yi ni ilu adase lohun ohun pataki won fe lati boju wo ona ni pe eto ibuna owo ti ile wa fun ti odun ti nbo wa won lati bere si ni fi afoju wo nipa re be ge ni asoro nipa ile bene gege bi a se ngbe andagba soke nipa eto oro aje bayi je ni tin se jiragbenu si ti o je alaga igbimo ti mo to eto ifowo abi eto nkan tin se eto owo abi lati so pe ipasin para nipa ti owo lo na ni ti gba oro so lati soro gege bi awon igbega awon tesiwaju ti ile bene ri lati bi odun egba ole mokanle ni ogun seyin to pe nipa eto ibunawo ari pe ile wa ni ojo ti oni gege bi a se nsoro pe awon agbaye ni akoko ikoda nipa eto oro owo won yi gbogbo ilu ni ari pe won ni ijakunle sugbo oso fun pe ile bene ani tesiwaju pelu ida mejo esuma arun ninu ogorun gege bi o ti ari ni odun egba ole medogbo ti awe ti akeyin si o si so pe ni lawujo awon orilede ti eto oro aje ti iworu ni afrika ti a pe ni imwa ile bene gege bi awon kan gege bi ohun ti abere lati je ki a ko gbodo koja ala esun abi ala ida meta ninu ogorun koda oni asise to pe ni ojo to nipa ohun ti o kan awon ohun ounje ati bebe lo ari pe a o ti koja bi esun kan abi okan esun bi mechi ninu ogorun ohun ti ari se fun pe ile bene a gbianju lati tesiwa nipa ti awon ise eti okan eto oro aje onani en ti se isera agbinu si ogbe jade nu awon oro ti o so ni waju awon asofin ni ojo ti oni yi gbe mo so fun pe se bi ni mu eto iroyin wa gunle si ohun to se pataki ni pe awon asofin ile bene won ti nbe ninu ipade pataki ni nu afin gomina awon gomina ti ilu ajase lohun be gele ajele lu paraku sulkipli zakari kola o ti gbe opa ase lati je ki irufe awon iwa ti n waye iwa ti ko bojumo nipa pe aifi ohun to se awon asebori sori nkan woyi won ni ko gbodo ma waye mo ati wa soro nipa irin ajo ajabi alakoso ijoba ile wa ti mo to eto abele diru masisi ni ilu kandi ati paraku ni ojo ti ana dupe profete ti ana ti gbo iroyin lati enu awe boni cause wenje eni wa ti o ba mo mo juto eto wa pataki o te awon eto fun wa ni apa kejo je pe oruko na o ti sa fun je akile kasi pe nipa ife oluwa ojo ola a o tun pade je christian abosetian ni en to se eto yi o tun di ojo ola ni o akin
1: vous écoutez Fraternité FM.
2: Ekaro abi ekale gege akoko tetin gba lowo lowo ohun to mu wa ni ojo eteni lori awon omo wa ni ibale je okorin abobirin awa obi agbadun ma gboro si awon omo alenu leyin gba ti won fi awon esu kan sun wa ni asiko yi pe oluko ni won se akesi kan lara won abi eni to fun oni eko se akesi kan lara won eje ki agba won gbo ki a si de wo ki a mo ohun ti o nbe ni abere ki a mo bo se rigba opo larin awon odobirin ni won ko ni ojule eko nitori eyi ngba mi na awon obirin won wa ise lo ti won si nbo sowo awon ti won ni wa rere ti won fe laje ki won ba won sun ki won to gba won si ibi ise e ja si iwa ipa lara obirin ti ofin si nlu ohun igidigidi ti ele gba ijebi nipa re gege bi ohun na se lu lagbara to ni won o fun ni ebi re to ya je pe eni yi o ti e ma ngba ebi ju eni ti o si wa na lo ti ohun feju si eni to abi ti o si nja arabirin laya gbogbo awon oluko ti won fi wa buburu bayi won yo ma gba awon ijebi ni nitori pe won ni asa lati je ki won fi dabobo fun won awon ni won fun won ni imo bo se to ati bi o se ye fun awon odo ti won si je aseju fun won gege bi obi won bi e ba ri irufe awon ba won ni je e daruko won lori ojule se wa ta mo si enf lori ero ta mo si 0279015107488 abi ke pe ito je ofe yi lori ise 14 e karo o abi e kale gege akoko te tin gba lowo lowo ohun to mu mu wa ni ojo eti
1: fraternité fm il est 15h

0: Dọ́tàn ẹ dọ̀ ń tó gbénú mi ye.
1: Mẹ ẹ pẹ́ wánú mi ye, mẹ iná gúdó ṣe. Àgbàntọ́ kan fara jìrọ mi kú dé o. Àlẹ́ òun ló jìde o rọ̀. Eyín ṣẹ́jẹ̀ kàrò gbẹ̀nú mi wánú. Ẹ wá jẹ́.

bẹ́ẹ̀ni ìbà fún ọlọ́run ọba lókè ọba tó dá ayé àti ọ̀run mo sì bá gbogbo ẹ̀yin àgbà mo kí yín pé ẹ̀kú ọjọ́ ìní ti sọ̀jọ́rú ojúmọ́ kẹrin ni kẹrìnlé ní ogún oṣù kẹfà ọdún ọdún tí a mọ̀ sí oṣù kúdù ọdún 2024 jẹ́ aago mẹ́jọ ti kọjá ìṣẹ́jú mẹ́rin ní ojúlé iṣẹ́ wa ọmọ yín àbúrò yín tí a mọ̀ sí michel dusmore mọ̀ ṣẹ́jú ní orúkọ mi mo kí yín ọmọ tẹ̀sán nínú lórí wa díẹ̀ kí a tó lọ lórí ohun tá a fẹ́ fi sórí àtẹ.

0: pẹ̀lẹ́pẹ̀lẹ́ olólùfẹ́ tí wọ́n pè lórí tòwẹ́ kálẹ́ o.
1: Ọ̀rẹ́
0: kálẹ́ kí lorúkọ wa.
1: Alhaji Ogodo Nja.
0: Baba Alhaji Ogodo Nja.
1: Ẹ̀kálẹ́.
0: O ẹ kú ọjọ́ mẹ́ta.
1: Olóòtú.
0: Ó adúpẹ́. A ń bẹ. Adúpẹ́ fọlọ́run ọba òkè. Àmì o. Àmì. Àbí. Èyí titun tó fẹ́ wá òun náà wá ní òun lè gbé torí yọpọ̀ tó ń. Àbí.
1: Ọjọ́ iná yóò ní sùn dáadáa. Ó ti bá aya ọmọ ẹ̀ gbé. Ó ti hàn án. Ó ti hàn án. Ó yá bí káfẹ́ ní ọmọ aya ọmọ olóògùn.
0: Gẹ́gẹ́ bí ogún rẹ̀.
1: Ọkọ wọn ti wá bímọ kí ọmọ jẹ ẹ ní.
0: Bẹ́ẹ̀ni.
1: Ike ní sùn ní bá gbé ni.
0: Tó bàbá Ogodo Nja. Ada kí ni wòrú yóò ṣe ní ti báyìí. Wòrú ọmọ rẹ̀ yẹ kí ni ó ṣe ṣe yóò lé ìyá náà kò nínú ilé rà báwo.
1: Ìṣẹ́ ń ló ṣe. Kí àti ìbò. Ní ọ̀wá rẹ̀ kọ́kọ́ lé ẹ̀ kọ́kọ́ lè mí fún ìná mẹ̀.
0: Ó kọ́ fún ni kì í ṣe pé wọ́n wà pẹ̀lú àwọn ìyàwó.
1: Ẹ̀kọ́ mo gbé pẹ̀lú ìyàwó rẹ̀ kó wò lè kẹ́ kó wà lẹ̀ ṣàtọ́fẹ́ ìná ẹni. Ìjọba ẹ̀láìdè.
0: Bàbá Ogodo Nja. Ilé ìyá yẹn ó kọ fún lọ́tọ̀ ni ṣùgbọ́n lágboolé kan náà ni wọ́n gbé ọjọ́ wà.
1: Lágboolé. Lágboolé bí yóò àmì àyà mi ẹ̀ yẹn kó bọ̀ pàtó ìná ìkẹ́ka ẹ̀bí kọ́ mọ̀ pa ìná. Pàtó òun ló bí o. Bí ó ṣe ẹ̀fọ́ ló tó láì kó lè ṣe bí ẹ̀jẹ̀ sí ọmọ rẹ̀. Kọ́ mọ̀ ṣe ìná rẹ̀ láì dé.
0: Àbí.
1: Ìwà yìí fún lágboolé rẹ̀ kọ́kọ́ ló fún un. Àyà mi ì ìnà ẹni láì lọ́jàde. Láì lọ́jàde. Mo fi àsúmọ̀ tí o ń bá bí ìjà ẹni.
0: Ó dáa.
1: Àti ọmọ ìdílé ìsàlámọ̀lẹ́kọ̀ọ́.
0: Àmì ẹ̀sálàm. Ó dìgbà bàbá Ogodo Nja jẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín. Ó dáa ẹ̀rọ méjì lẹ́ lè fi pè wá. Ẹ lè pè á lórí ti àmọ̀ sí 01 45 86 00 àbí 01 44 20 44 44. Jẹ́ olólùfẹ́ tí wọ́n bẹ lórí tò wá. Ẹ káàlẹ́ o. Kí lorúkọ wa?
2: Orúkọ mi ni Gbadamasi Yusuf Sayidu láti àdúgbò wa Ṣeré.
0: Gbadamasi Sayidu.
2: Yà.
0: À ń gbọ́ yìí o.
2: Ẹ ṣe lóòtú.
0: O ẹ káàbọ̀.
2: Ẹ kọ mẹ́ta.
0: O.
2: Ẹ kọ Yorùbá.
0: Ẹ ṣeun.
2: Ọlọ́run ní kékeré Yorùbá lẹ́yìn.
0: Àmì o, àtẹ̀yìn náà.
2: Ọgbọ́n ni tẹ́bi tí wọ́n ṣe ọdún ọgbọ́n pẹ̀lú ìlú lọ́dọ̀ ọlọ́run.
0: Àṣẹ lọ́dọ̀ ọlọ́run.
2: Wọ́n ní bọ́kọ̀ kan rí mi pẹ̀lú àlọ́wọ́n sọ. Wọ́n ní ìwé òṣàbí ìyá òsì. Ìyá méjì bí ni ìyá kan tó ní ìmọ̀ bí ni.
0: Ìyá kan náà ló ń bí ni bẹ́ẹ̀ ni.
2: Wọ́n ní ìyàwó lè kọ́ ni ìlú ìlú kọ́ ni.
0: Ìyá kan lè kọ́ ni.
2: Owó yẹn ní ìṣe owó ní mẹ́ta pọ́n wọ́n tẹ̀lé àwọn ẹ.
0: Mẹ́ta.
2: Àní òbí ò lè kọ́ ni ìyàwó lè kọ́ ni
0: ìyá lè kọ́
2: ni.
0: Àbá nígi.
2: Bẹ́ẹ̀ mo ṣe ń sọ.
0: Gbogbo rẹ̀ lìyá jẹ́.
2: Òun lákèéjì fún mi pé èèyàn ò lè fi ìyá gbé nítorí pé àwọn ìyá kan ń bẹ tí wọ́n burú fúnra wọn. Bẹ́ẹ̀ni èèyàn ò ní fi yẹn kó fi dá wọn ní ààrẹ àdúgbò dá wọn lẹ́bi. Ìtẹ́mi kéèyàn máa wò ìwà ìyá kó fi dá lẹ́bi. Sọ pé ìwà tó ní tó fi dín ìrìn ni. Ọ̀dà kọ̀dà.
0: Yóò mú mọ́ra ni.
2: Kò fi sọnù.
0: Bẹ́ẹ̀ni. Mama gba na basic.
2: Yeah.
0: Ada kini wori o se?
2: Eh. Ewo. Yawo da le ba omo soju, to se se ba fe yawo. Yawo pelu ya eni. Bo ba ni yawo ke. Ya le ba nbe lo bi e ko mo ko di yawo meji ni.
0: O di meji nu, be ni.
2: Eh, meji. Yawo. Wo be fa ye mo ba ya iya re jogo ni.
0: Gidi.
2: O se da da se yawo e, o ko bo na jogo ni.
0: Daju daju.
2: Eh, yo baba ju. O mo ba ra won jeun le ni. O fe o fe do ba jade, to ba jade, ya isele o ma sele ni. Ya re pe ah, emi ti mo bi mo fo bi mo mi ti mo wo. Wo da ko mo se gogo ala le lori ise se ayo won te fun lo. O ni se se fun yawo e yo. Yawo ba ri pe won ti awon se se fun yawo e, o se se fun yawo e, o da so ke fun ale kini ke yo pe ah. Isele ke ma ti sele pe o ti ato fun iya e. Jo pe ji se be fun mi ti mo se wala ti mo ba wo mo ti mo ba se bi fun ti to ri ya e. Ni pe le ti fun mo. Ayo ye ni ni. Awo bi de ode ode we ni si won e fe gbe pelu yawo oko won pe e le se bonu adi ni so mo odo kini ke aye ko
0: baba gba na wa si
2: o to yo olohun
0: ada
2: ko wa yara mi fun ya iya yen o le se se ko je nu agbole tele o le se se ko je nbo mi
0: e agbole kan ni won wa to ru ele ma mi sele
2: o ba se agbole kan o ni won toto to ape jo be won ya toto
0: o lohun mo le fun loto
2: won ya toto ki won wa omo odo fun ya o te
0: ki won wa omo odo fun
2: e ma lo eh ko wa omo odo fun ya iya e o so fun awon to pe omo odo ti mo pe ise omo odo lo won wa o ba wa eh ko si ko do wale ki fun le o ki pe to mo woju ya
0: ko ni le ba ya ja
2: mo ba ya ja o bo ki se ti ke ni ra ga ya ba ba se ti mo je ki mo bu mi gbo ti mo ba de wo ya ni si mo do ti ba gbe awon yawo mi mi o fe je lodo won
0: mo
2: du
0: te
2: mo se ya lo wa yen e ri pe to ba ri
0: be yo mu le gba ni le je
2: baba
0: wa se ya yen oni pe omo ya ile soto fohun pe o fe ra iwon yawo johun ya lo
2: eh be o fe yawo ju
0: pe o fe ra yawo ju ohun tohun bi lo lomo tori pe o ya le fohun se ya oni wi be
2: no ko ba le dane ni yo sala bu sala ni ko so ya no fe ti won ni o fi le mo fi ale fun lo so to so ni pe mo gbo mo do fun awon yawo mi je bo se wo e mo pe won ni ti won lowo abi ni to wa pe lo mo do o be eh o gbo mo ke se ta wa ni ka re du ale fun won ni e ti won da bo
0: o da ise baba
2: olorun ni je mo tan le ogbon o da bo
0: ami adupe lo baba gbadamo si akeyin pe e ku aye si 0145 86 00 01 45 86 00 abi ki e pe lori 0144 70 44 44 ni fi dasito wa ni asiko yi ada o ma te soju pelu olorin ati ati nbabo ninu awon eto yi o olorin wa fe fun sen fun wa beni nge iboru olorun ya le soto ni agbole kan na ni won wa pelu iya yen pelu yawo meta akoko eni kanukun pelu iya ara re ni iya pelu iya ara re awon yawo kokan pelu iya ara re sugbon ija ma nsele bi o n ba wa be won ni ja leyin gba ti o n ba ti lo irin ajo koda ija ma nsele ni awon meteta won wa ko ninu ile ohun wa ni to boya iwa won ni o da ohun sale tori awon meteta ki ohun le ya to ohun ko ninu ile o ti daba ko o ni di pe ki won ma ran lowo onikan o le se ka bi ko se gbogbo funra re idi ni to n fi fe yawo titun mi na ohun na to je titun to n fe wa ninu ile pe leyin osu meta je ohun na wa pe ohun pe bi o se n lo gba yen ohun o fi ile sile tori pe iya oko tohun yen iya re koda ko n pon mi loju je olohun gbo iworun wa n bere ni asiko kini ohun o se gbogbo e ojogbon je e pe wa lori 0145 86 00 abi 0144 70 44 44 oda ololufẹ ti won pe loloto wa e ka le o
2: isale olotun
0: we ka le baba avinsa konu
2: avinsa bola nke
0: ki le wi
2: lawi te odo nke
0: na lawi te odo e foriji wa e kojo meta o
2: e ka le
0: o
2: e ku eto
0: o baba te odo
2: o de de ka le eto kare riwo idi ka to da si ni ori nse iya oto nse iyawo nule oto ni
0: ohun meji ototo ni
2: apo ti ke ti mo fe baba wo ni pe ohun le mo iya iru iya to ni
0: gege bi iya re
2: nse iya ni ko iya ni
3: buru to be ni turo mo ya re
0: gidi
3: ba ti ya o mete ta ti ku nle le lapapo oro nbe le
0: abi
3: ya re buru to be ni o gbe ba mo pe ya buru to be ni ko si wahala olorun de ni lawon aburo bi ni abi e so be
0: ngo yin
3: yo ti awon aburo re ni
0: awon aburo mi
3: ya awon iya iya iyawo
0: eh
3: o se gbe mo meju iya ni nle ni pelu awon iyawo lo lo de won ni da awon baba wa ni won ti je aye ni
0: abi
3: o ni ni ko ti iyawo wa to fe gba pelu awon iya wa ta ti awon aburo re ti mo ba le gba iyawo iya won sodo
0: eh won ba ninu oko baba wa la mi ti odo
3: naam
0: on ti woru wi pe ni pe awon mejeji won wa ninu ile oko won
3: mi ni se
0: se o soro pe ki iya ki iya oko
3: awon iya iyawo wa won ja ile lodo wa ju iya wa de ninu ile lo
0: abi abi se ko lo gbodo anire
3: indi taro
0: abi
3: me ti awon iya iyawo je lodo wa iya wa de o le je pelu iyawo wa
0: ti oko awon obirin yo gba pe ki iya na ki o wa lodo awon mo lodo tun
3: iya ba ni na wa ni ile yen o le gbe lodo awon obirin ti ri pe buru to be ni ale ko wa le fun awon yen se ti so ko le go mo odo kun o se yi iya re pe o le gbe pelu awon iya o ko ba le ni je lohun lo pa te o fi o le fun loto o ti go mo odo fun emi e ba le gbe ni alaye lo ku laarin re pelu iya re
0: ki won salaye laarin awon mejeji
3: laarin awon mejeji
0: ki won bara won wi
3: won bara won wi
0: pe
3: te guru le fe awon ti emana bi ko mo bi mo o ti le bi ko mo be awon tori iya re bo ya ni ti se tin pe le lo ni orun re kole pe ya ni to be ni tawon abo obirin ba gba tawon ani re ti gba ọpẹ bi lọwọ kọlọ gbẹlẹ bá àwọn obìnrin ju òru lọ ẹ bá rí ìrìn lọwọ kí n tọmọ fi ránṣẹ àwọn àbúrò ẹ tí wọn mọ fi tọjú ìyá wọn
0: tọjú ìyá wọn
3: èmi dúró bẹẹ ni.
0: ọ̀dà láwọn tí ò darí pẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun ẹ kú àkẹ́sí ẹ kú ọgbọ́n àti òye àwọn máa tẹ̀síwájú lórí àwọn tí wọ́n ń dá ṣètò yìí 01 46 86 00 àbí 01 44 20 44 44. Olólùfẹ́ tí wọ́n bẹ lórí tó wáyé kalẹ̀.
4: Ẹ̀lú olóòtú gbàlámọ́sí ló paradé.
0: Gbàgbà gbàlámọ́sí.
4: Ẹ kejì.
0: Ó dáa.
4: Ilé kan fẹ́ pàkíjì wa fún.
0: Ẹ̀hẹ́.
4: Ẹyẹ ọ̀rẹ́tẹ gbèsè wa kẹ́yìn ọ̀rọ̀ kẹ́yìn tó ṣe kókó tó dáa ni.
0: Àbí.
4: A tara ọ̀rọ̀ yìí pàkíjì ara wa. Gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa kí la fẹ́ sọ lórí afẹ́ ra wa. Káfíńsì Ọlọ́run. Òbí kẹ́ ìyá da o ọba da o fún ọda o
0: àwọn ọdúnwà
4: lọmọ ọgbọ ọrọ ni wa lórí wa láti gbé nítorí kátọjú wọn.
0: ọjọ dada.
4: ẹ tó pé ọlọrun wa àkọkọ ni ìyá pẹlú baba àwọn ara wọn làbà wáyé ayé.
0: àwọn ni ọkọ wa tí wọn tún wáyé ayé.
4: wọn wà wálé ayé. káwọn tí wọn ń gbọ wa kí àtàrí kátọrí ọlọrun kátàrí ayé yìí láti kọ gbọ. ọtẹ gbẹsọrẹ afẹfẹ yọrọ pàtàkì ni.
0: àbí
4: kódà ọtẹ ìṣẹlẹ nípa fún ní ẹjẹ ọṣẹlẹ.
0: bẹẹ ló ń ṣẹlẹ lọwọlọwọ ibikíbi lọwọ gbé wa.
4: kí la fẹ́ sọ wọn ti dá torí ọlọ́run àwọn òbí wa wọn bá ti dọ́jú alẹ́ wọn wọn bá ti darúgbó sẹ́ ọmọ tó mọ ń dàbí ọmọ kékeré ni.
0: bẹ́ẹ̀ ni.
4: àfi sùúrù ẹni tí ọba àgbàlagbà gbé rí tó bá jẹ́ baálé ilé tó bá lọ́mọ lọ́wọ́ kókò bí ẹ̀ka àdùnkùn.
0: ẹ kúrọ
4: kẹyìn ọlọ wájú ẹ lọdọ títà àwọn ọmọ kékeré wa wọn ni
0: títà
4: fi ń bá wọn gbé ni kẹyìn ọlọdọ títà kọlọ wájú ẹ irú sùúrù yẹn lè láti lọ wájú kẹyìn ọlọ wá dẹẹdẹ kó dì mọwọ kó mọ fi bá àwọn òbí ẹ gbé kó bí láti dàgbà fún bá di ẹni dẹni tó tọ wọn ní ìgbẹ bá gbọ nísìnyí àti ìgbọnsẹ kó tó fi gbélé ìgbọnsẹ báyìí ní ìsìnyà gbọ sínú aṣọ ìjọ bá gbọ nísìnyí kó tó fi dèjẹ ìjọ ti
0: mẹ́rin.
4: wọ́n yìí tí ó fẹ́ ṣe ìwọ̀n mọ̀ sí sí ìyàwó mọ́.
0: ojo mi lo lokun ki o gbe laye Alaji Gbadamasi Oh, o ti gba won ti lo. O da, awon ireti eyin to kun lori 0 45 86 00 abi lori 0 44 70 44 44. Ololufe ti won be lori ilawa ikale.
5: Ikale.
0: Baba kilo abi ya wa ni.
5: Oh no, Balogun re na wa ni.
0: Balogun do don da wa iku ojo meta.
5: Na si kikiru.
0: Be ni Balogun.
5: Wayin.
0: Eh se we kabo. Oh. Oda inte yin kile kini e ko te fe ko woru si ya re.
5: Oh. E se we ti fe.
0: Mhm.
5: E ku atoke.
0: Oh, Balogun.
5: Oh. Eh, ko ti mo ka wa ni.
0: Mhm.
5: Oko re be da ben ki ko si.
0: Oko ya yen ti ku ope.
5: O ti ku ope.
0: Oko re ti yorun ope. Opobini lo je.
5: Eh, ona si wa dagba. Amo na lo sise.
0: Yo sise.
5: Nigba ti iyawo ka, iyawo meta le ni.
0: Mhm.
5: Oka kuro.
0: Ekeji lo eketa lo.
5: Eketa. Ebe kerin.
0: Ekerin lo fe lo ni ke ti lo.
5: Ekerin fe lo.
0: O n gbimo ati lo ni eh.
5: Ah, o. O ti se ni. Come on, what are you talking about, Yana?
0: Soto.
5: Yes, Soto, Prabhupada.
0: Say, Yahoo, Nick, pay offer, or Yahoo, and you own
5: yellow. Oh, our family in there. What is it?
0: Mm-hmm.
5: Oh, why is this couple up in Yahoo? What is it? Yahoo, I'll call you.
0: O n te npe ni pe ki o ya won ki o ya won soto.
5: All right, ya na ko gbe
0: bi o ya soto si yawo re.
5: Eh.
0: O da.
5: Eh. Yo ya ko gbe na gbe pelu omo.
0: Mhm.
5: O wa na bi be ni pe yawo ko ko gbe na gbe pelu omo. Enu ya ko gbe na o ba se be na
0: ni. O be ninu
5: baba ko gbe na gbe pelu omo.
0: Baba Balogun.
5: Wi.
0: Oba ni enu nbe ninu bibele abi o.
5: A ko gbedo gbe pelu baba wa won.
0: Ah. Ye elefun ale se bibele yen.
5: Don kawo eleke fun onwo wo eleke fun nani.
0: Baba.
5: Okay.
0: Ada ajupe lo baba baba. Ese o. Ori gba die. Ada ajupe lo baba baba Logun do nda wa aki won ni o ko gbe lo gbe po nbe ninu bibele. Mo ni boya baba Balogun bi e ba ri ese bibeli yen ki je ki agbo ki a ona ki aka Andezium 01 45 86 00 01 45 86 00 Abiki ekpe 01 44 70 44 44 C'est la tibida se to yi. Oda, la timbabo, tu di iya, pelu omo yi. Enton pe alo to wa e kale o.
6: E kale?
0: Oye, iya wa.
6: Biya ivet kato.
0: Biya ivet, e kabo.
6: O, e kale. A oda muta.
0: Ogna kun.
6: O, e kwe to.
0: O.
6: Agola bon di so, fa eti.
0: Mm-hmm.
6: So, di, baba, woru, gobi kongbe na kong.
0: Mm.
6: Nko joy na ive. Anu ko bi ko gbe da fun nko ma ti se ni ai na o ni se ona ni ko sa so a
0: to
6: nto ba se o ti se ka bi obi a mo ke ki wa fun ki te fun laye ni
0: hmm
6: nto a ko mi no e ngo bu a ko gbu bi a so le wo mo le wo mo ni ke mi e wa jade se
0: to o ni ba
6: o ni mo ka o mo ru ka lo tun ko mo e se o le na un je o ara yun fun won ku ro ni mo ti re si ni are mo wa se ju fun o je de o mo e se o le da ya we se
0: ha
6: o
0: mi ko je omo bi
6: won lo taki ni to je mo pe a si ni pa po mu imen
0: ya wa bi event eyan le gbon tan baba baba ogbolo bukun die
6: ehe o bi e pa ni bu gen ni
0: mhm
6: o bu gen ni
0: wo wo
6: ya no te se bo mo ni baba ni ti ni die o ti ni die lowo
0: won fe ki omo won gba lo gba ya wo ninu le
6: ehe bo mo ni ti ni die lowo be isin
0: o nti ya si le se yawo le se yen o nti yawo le se yawo le se
6: bo ti lo ni un le se un yawo ile le ba o se o le jo yawo ire bo ti mo ni ko le se nko ma ti se a ni se lo ni okun e o ti je un okun ogun e ti gbero ju ti obi lo nko bi nko lo anu bo la si mo le ile ni kemi ko lo a ko lo fi yawo e be ni ina e be ni ko mu wa un bo nu e iko da aya won ko le gbe la fun ni
0: hmm
6: iko gbe la fun ni se le die mo yin la ka mo ke tin ko ju be lo
0: adupe lowo yin iya wa bi ai vet akin pe kwa ye si oda amori ti lori 01 45 86 00 abi 01 44 70 44 44 fun alaye ara ko ni wa woru ti yawo meta ni lototo ti o ko ti o ya mo soto to fun oni yara kokan won wa ni agbole kan na pelu ya to bi lomo je ohun na si ni yara fura le sugbon nigba gbogbo ni won ma nja le nigba to ohun lo nile okere abi le bi won ba wa leyin odi pe le nigba to ohun ba pada bo won ni ja won ma fe jolo ohun sugbon le nigba to ohun ba bere lodo ya to pe ko si ohun kan ohun te si ohun buburu kan si won rara sibe sibe awon meteta enikini lo enikeji lo eniketa wa lo ohun to boya iwa won ni o da ohun se le leyawo ya to ohun ko ninu le nitori awon yawo idi lo fa to je pe ohun lo wa arabirin mi na to n fe gege bi iyawo to je ekerin sugbon ohun na ko wa pe to fi ejo ya to lo ohun pe iya to ko je ki ohun le gbe o bi o ba ri be ohun pada lo bi ti ohun ko wa ohun le gbe nile oko ba pelu ya iru ya ba ohun ni je woru wa n bere kini ohun se to ki iya ko ma ba pe ohun ya le fun loto abi ki pe pe ohun moju to ohun wa fe ra yawo ju ohun ya lo lo je alaye ti a fi sori atene ojo yin ni okun iseju mefa ti a to kase to nle ololufe ti won pe lori to wa je e kale o
7: eh hello
0: e kale o
7: e kale e sadi ara ni lati kan abe
0: baba isa dada e ku ojo meta isa di ara
7: e ku baba lu
0: an gbo yin
7: oni wo baba wo ni e ohun to se
0: eh
7: tu
0: vois, il y a un peu de
7: temps.
0: Il y a un peu de
7: temps. Il y a un peu de temps. Il y a un peu de temps. Il y a un peu de temps. Il y a un peu de temps. Il y a un peu de temps. Il y a
0: un peu de temps. Il y a un peu de
7: temps.
0: Ada ara ko ni wa sadi ara gba laye yin e se won ori gbadie lo ha mo kan ni eworu ki o ya iya re soto si yawo re tori pe awon meteta won ti lo okan to fe sinu ile tokun yen mo je ki o lo tori pe ohun ti yawo le se yawo le se yen be ni ti ya na le se yawo le se o da lo fe tun pe loro to e kale e ka bo e kale o ye eni ba sun ero to nbe le ba sun esun seyin die ah le gboro aye e pe wa lori ero wa 0144 abi 8 45 86 00 le fi da seto wa okun seju marun ki atoka seto le ni asiko yi oro ye ogbon fun arakorin wa ti amo si woru to nbere ona bayori nipa itin se iya eti ohun pelu yawo ba won o se le segba ki ronun ba le pada bo fun ohun ololufe ti won pe lori to wa assalamu alaikum fun ye kale o e ka bo o da bi o lagbara e pe a lori ero keji e ti amo si 0 45 86 00 45 86 00 baba baya yo daraju ite tin pe le o mo te so yun ni lo lo wa ocelu ni a pe lati ilu ikemo ki a fese raju die ocelu o ti ya o

0: iṣẹ́ logun ẹ̀sẹ̀ ẹni tó ń pẹ̀ lólùfẹ́ kalẹ́ o.
1: Ẹ̀kalẹ́.
0: O yà wá kí lorúkọ wa. Ẹ̀kalẹ́. Yà wá Yakubu Nura tù láti pèbí ẹkọ́nu. Ẹ ṣe ẹ̀kábọ̀.
1: Ọ̀ ni ọ̀ ṣòro fún mi.
0: Bẹ́ẹ̀ni.
1: Obìnrin bó ti dàgbà. Tóò ni. Ó ní ọ̀dàgbà wọ́jọ́pọ̀ ní ìyàwó wà lẹ́gbẹ̀ẹ́. Ipò lílo ọkọ̀ ló gbé.
0: Wọn ò lè gbé pọ̀.
1: Iná ọkọ̀ ní ìsìn. Bí ìkọlọ̀ ní ìsìn ìkò ló gbé lẹ́gbẹ̀ẹ́.
0: Ẹ kúrọ́.
1: Wọ́n pọ̀ ní wọ́n ń ṣe bí ń tẹ́lẹ̀. Omi ń yọjú kò ń dún ní aya ń ṣe. Ó lọ ọkọ̀ àbùpáyà. Ìyá rẹ̀ ní kọ́ tẹjú mọ́. Ní òní kéré lọ ní òní kẹta lọ. Kò lè kọ́lé fún. Ó ti dàgbà, ó ti gbó sùúrù. Ó ti kẹ́rin lọ́kọ́ ń kọ́ bẹ̀ dáadáa.
0: Àbí kò ní sùúrù pátápátá.
1: Kò ní sùúrù kọ́ bẹ̀ ú fún obì kan ń gbẹ
0: fún. Kódà bí yàtọ̀.
1: Ìyá ti gbó.
0: Bẹ́ẹ̀ni ó ti gbó.
1: Ìyá ti gbó. Ó kò lè lọ kọ́lé fún. Wọ́n ló bí aya, ó sì di iná. Gbogbo
0: bá méjì
1: ní papọ̀.
0: Àbí.
1: Ọ̀yọ́ lágbára.
0: Bẹ́ẹ̀ni ó lágbára yá wa.
1: Ìyàwó kẹ́ẹ̀ ní kọ́lọ̀ ní sùúrù. Kọ́gbẹ̀ náà kọ́ ní bá iná ẹ̀. Lóò fẹ́ wà kó sí òkú ló ké.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Ó
0: dá ṣeun yá wa yẹ Nuratu Yakubu Akinpe Kwasiko yìí. Ó dá ọ̀rọ̀ ní tọ́jẹ́kun ìṣẹ́jú mẹ́ta péré kí a tó kásẹ̀ tó lẹ̀ ní àsìkò yìí. Olólùfẹ́ tí wọ́n ń pè lórí ètò wa ẹ̀kalẹ́ o. Àlọ́ ẹ̀kalẹ́. Ẹ bá gbóhùn sókè díẹ̀.
2: Ẹ̀kalẹ́ olóòtú.
0: O kí lorúkọ wa.
2: Alhaji Mumuni.
0: Alhaji Mumuni.
2: Kòtòrí rẹ̀.
0: Ẹ káàbọ̀.
2: Alẹ́
0: kòtò ní. À ń gbọ́ ẹ̀kọ́jọ́ mẹ́ta.
2: Ọ̀pẹ kan mọ níbi ìṣe ìṣe àmì
0: kéèké. Ọ̀dà ẹ fẹ́ dá sétò ni.
2: Rárá.
0: Ọ̀dà ẹ bọ́dá wa Alhaji Mumuni ẹ ti dé depo lọ́hùn ẹ ti lọ rajà tó fẹ́ bá dé báyìí bí ẹ bá ṣe kẹ́kọ̀ọ́ ẹ gbọ́. Ẹ bá kí prof lọ́dọ̀ àbí ìyábejì ẹ kí mo fún wa àbí kí prof pẹ̀lú ẹnìkejì rẹ̀. Rẹ́díò ni kì í bẹ̀lẹ́ báyìí ìdúró kọ́sùn ò ń bẹ̀lẹ́ báyìí àbí ojú sí díẹ̀. Ó dà ẹ pé kó gbàdúrà fáwọn náà.
2: Ọ̀rẹ́ ọ̀rẹ́
0: lóòótọ́. Àwọn gẹ̀fẹ̀rí kí àwọn náà kí a lè rí ẹ̀bùn àdúrà gbà. Ẹ ṣe wọ́n dìgbà díẹ̀. Ó dà ǹjẹ́ òpin ìṣẹ́jú kan péré kí a tó kásẹ̀ tó lẹ̀ gbogbo ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n. A kí gbogbo àwọn tí wọ́n dá sétò wa ọlọ́run ọba lókè òní bàjọ́ gbé wa jẹ́. A kí Alhaji wa jẹ́ ògodó ǹjà bàbá wa àwọn jùlọ kí wọn. Ẹ̀yà ẹni wà wọ́n gbàdàmọ́ sí ẹ̀bùn àkíwọn pé wọ́n kó àsìkò yìí láwọn ìtìrọ̀dọ̀ gbogbo ńlá kí àlùmọ́gbàgbé balógun àkíwọn òdòdó ń dáwà bí àìvẹ́ ti ìyàwó ọ̀hún jùlọ ìsádìára kí gbogbo yín Yakubu Nuratu pẹ̀lú Alhaji Mumuni kí gbogbo yín pé ẹ̀kú àsìkò yìí. Ẹ kú akitiyan láti máa pè torí pé ohun tó jẹ́ tiwa ní tiwa àwọn mìíràn wọn ní bá wa ṣe ibi tí ẹ gbé yàn láti máa fi ra àwọn èlò sínú ẹ̀rọ yín lọ́wọ́ gbogbo àwọn owó yìí olùwà yóò pèsè fún ẹnì kọ̀ọ̀kan. Àìsàn káṣán ò ní sọ lọ́jọ́ ibikíbi tí ẹ ń gbé tí ẹ ń ṣe láti jẹ láti mọ olùwà kò ní jẹ́ kí èṣù kó dínà rẹ̀. Akínyìn pé ẹ kú àsìkò yìí ọ̀dà woru tí ó kọ ìwé yìí sí wa ọ̀pọ̀ ni ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ ní àsìkò yìí ṣùgbọ́n ohun tó jẹ́ èyí tí a mú sọ́wọ́ tó jẹ́ nǹkan tí ó lágbára ni pé gẹ́gẹ́ bí ìyá wa ṣe wí Nuratu ṣe rí bí àbí àwọn kan tẹ̀tí wí kọjá bí àwọn òbí wa bá dàgbà wọ́n dẹ̀mẹ́dé ni. Wọ́n dẹ̀mẹ́dé pàtàkì lọ́wọ́ àwọn ìyá wa kí olúwa kó má bàa gbà ọ́ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan ní kíákíá. Ìyáálé ìyá ń jẹ́ wọ́n wúlò fún wa torí pé ó ṣe kókó. Lẹ́yìn ìgbà tí wọ́n bá dàgbà wọ́n máa ń di ọmọ kékeré ni bí ọmọ omi ni wọ́n ń di. Ṣùlọ́ a máa ní. Ṣùgbọ́n àwọn ìyá tí wọn ò tí dàgbà kọjá tí wọ́n ń pọ́n ìyàwó ọmọ wọn lójú kò yẹ kí ó rí bẹ́ẹ̀. Ó yẹ kí wọ́n dájú pé àwọn náà wọ́n gbé lé ọkọ kí wọ́n tó bímọ ni. Kí wọ́n fàyè sílẹ̀ fún ìyàwó náà kí ó gbé lé ọmọ rẹ̀ kí ó lè bímọ kí wọ́n lè so èso rẹ̀. Kò yẹ kí àwọn ìyá ọkọ kí wọ́n máa pọ́n àwọn ìyàwó ilé ní ojú kò dá ọjọ́ nǹkan tó burú jù. Tó àwa ìyàwó náà ẹ jẹ́ kí a gbé àwọn ìyá àwọn ọkọ wa ìyá ọkọ wa gẹ́gẹ́ bí ìyá wa. Gbogbo ohun tí ó ní kí a máa ṣe fún òun bó bá ti dàgbà ẹ jẹ́ kí a máa ṣe fún un kí a máa dà gẹ́gẹ́ bí àtàn gẹ́gẹ́ bí àtàn ibi tí a ń kó àwọn ìdọ̀tí sí. Ǹjẹ́ bí ó bá rí bẹ́ẹ̀ pẹ̀lú ìfẹ́ máa gbé pọ̀ pẹ̀lú sùúrù ẹ máa gbé pọ̀ ọjọ́ tó ti ṣe nínú ayé èyí tí ó fi lọ sí ọ̀run kò tún tó èyí tó ṣe nínú ayé mọ́ ǹjẹ́ ó yẹ kí a máa ní sùúrù tó bọ́dá wa wòrú bí ẹ̀yin náà bí ẹ bá ní agbára yín tó ǹjẹ́ bí ẹ lè ya ilé fún ìyá yẹn lọ́tọ̀ sí ilé ibi tí ẹ gbé wà ṣùgbọ́n kí ẹ gba ẹnìkan tó máa ṣe ìtọ́jú rẹ̀ bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ bí ìyá náà bá gbà o torí àwọn mìíràn ń bẹ gẹ́gẹ́ bí àwọn ìyá tí wọn ò ní gbà kí wọ́n lọ gbé sọ́tọ̀ sí ọmọ wọn bí ọba gbà yóò dàbí ọba gbà ẹ jẹ́ kí ẹ sùpẹ̀ fún ẹni tó ń bẹ ńbẹ yẹn kí ó ní sùúrù sí ìyá yẹn kí ẹ pe ìyá náà kí ẹ bá a sọ̀rọ̀ kí ẹ bá àwọn méjèèjì sọ̀rọ̀ pé kí wọ́n má bàa jà mọ́ kí arábìnrin yẹn kó gbé ìyá yẹn gẹ́gẹ́ bí ìyá rẹ̀ kí wọ́n má bàa gbé e mọ́ gẹ́gẹ́ bí ìyá ọkọ rẹ̀ mọ́ kí ìyá náà kó sì gbé ìyàwó ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tòun náà tóun bí lọ́mọ ǹjẹ́ bí ọba rí bẹ́ẹ̀ yóò máa lọ kí sùúrù kó máa tó wa ní ilé ayé tó ẹ̀kọ́ wa ò ní jù bẹ́ẹ̀ ọjọ́ yìí ni ò ní jù báyìí lọ gbogbo ẹ̀yàn ọ̀gbọ̀n tí ẹ pè lórí àtẹ àkẹyìn orúkọ mi kò pàrọ̀ rí ọmọ yín ọ̀hún jùlọ ta mọ̀ sí michelle dosùmọ́ rẹ̀ mọ̀ mọ́ síjú ìpàdé wa nínú ayọ̀ àti ìdùnnú yóò jẹ́ ní ọjọ́ ọ̀la a ó sùn láyọ̀ a ó ti jí láyọ̀ ire fún ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ ọ̀dọ̀ la o.